Ìrìsìnrì ọdún pohùn, àrájàdú kò nù ún ewà sájà. Mi ò ẹ̀rọ gánmẹ ní ìrìsìnrì ọdún. Fofo farantẹ àgàn àpìbẹ̀rẹ̀ kọ́sọ́. Kúnná bẹ́ẹ̀mbẹ́sà. Àti ṣé Antoine Molomolo kódó àgọ́sù Clovis po. Clovis mi lọ gánmẹ ní ìrìsìnrì tó rọ mi lóyò tìrúntẹ́gbẹ́. Èèyàn sì mi ṣùpọ̀ bọ̀ yẹn lọ sọ àdọ́gbò mi lọ máa ráàlè sí ìwò ṣiṣẹ́ tó. Nú ẹ̀yìn wá wù mí ọ̀rọ̀ mi tó. Lóbọ̀ yẹn lánàá fi bò ràn máa wà.